ọjí àti lòbólẹ́ tó gbé nǹkan tó tọ́ sí bọ̀ yóò lẹ́jẹ̀ gbẹ mẹ́kò dọ́jí ni mọ̀ bẹ́ẹ̀ náà sáadé yanu wọn dánú kọ sútọ́n bòdọ̀ njà má ikọ̀ gba dẹkùn bó na wa mọ̀ bó sàn kejì chádá chádá bólẹ́ gbọ̀n kọ sútọ́n pa bó sàn mú ikọ̀ nánú mi bẹ́ẹ̀ náà sáadé bọ̀ mìíràn wọn lọ́dọ̀ kwékó ẹ lọ mọ lẹsàn kejì chádá chádá bólẹgbọn yàn pa ìkọ náà tán mẹ lọbọ tí mọ sáhán tán tán sì bọ yóò lẹjẹ yéédé gbidiji akọtọnú wọn fún ẹyáde ọkadé yóò ṣe ń dàkan nù wáyàn nù wọn bólẹńdọ nùkún tọnà náà sọ ògbé nígbè sáhán tán bá sì tán ẹ mi àmọdọ sáhán tán di dàchi nù ẹ̀yà sọ́bọ̀ nù ẹ̀dá sátán mẹ́ nù dìgà lóru gbẹ́lẹ́lẹ́ bẹ́ẹ̀nà tó kòkó mi yí mi bó báyìí sọ ẹ̀ tó wé sùnlé bóyí mú ẹ̀dọ̀ kọ́ nánà mẹ́ mú ẹ̀ àtò hu mi bọ̀yìn kan bí ẹ̀bọ̀dọ̀ yá ẹ̀ mi sì bá dé létí àkànnà fínlíńdọ̀gbẹ́dọ̀sù dìyàn àfínlíńdọ̀gbẹ́dọ̀sù wa àna fin ní dọgbẹ dòsù ọmọ ẹ̀fẹ̀ náà bá sá kọ́ńtọ́ta sí wẹ́ẹ́ a fin ní dọgbẹ dòsù.

0: Radio. Bip Radio.
1: Ẹyin tèmi mi ò mọ tí yín o ṣùgbọ́n tí mo bá sọ̀rọ̀ wọ́ lórí ẹ̀rọ alágbèéká tí kìrètí mi bá tètè tán inú àṣùmọ̀ àbí mi tàbí kí n fẹ́ wo nǹkan lórí ìkànnì ayélujára kí dátà mi sì tán ìyẹn sì tún máa múnú bí mi gan ṣùgbọ́n o nígbà kan nìyẹn o báyìí lọ́rọ̀ọ̀sẹ̀ tíṣàn wọ́n fún ẹ ní àǹfààní tí kò lẹ́lẹ́gbẹ́ pẹ̀lú owó péréte lórí fọ̀fẹ́ top up and connect illuminate àti my miss gbogbo ẹ̀ ló ti bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú àǹfààní tí kò lẹ́lẹ́gbẹ́ wọ́n sì ti ra fọ̀fẹ́ top up and tí o sì máa sọ̀rọ̀ lọ láìbẹ̀rù pẹ̀lú ẹni tí o pè ra pasconet onígun mẹ́jọ péré tí o sì wà lórí whatsapp video story pẹ̀lú àǹfààní gbígba carson sesmo tó bá sì wù ẹ́ kó dẹ̀ gbádùn ní falala gbọ́ra illuminate oní àpò márùn-ún tí ó fún ọ ní ṣìgá mọ́kànlá ó lé díẹ̀ láti máa ṣe gbogbo nǹkan tó wọ̀ ọ́ ǹjẹ́ ẹ̀yin tèmi ìrọ̀rùn ti dé báyìí kò bá àwọn àǹfààní yìí ẹ tẹ 1299 nísinsìnyí tàbí kẹ lọ sóyí super apple wa celtics ìdá ọgọ́rùn-ún sí ọgọ́rùn-ún ni mí